rídọ̀ balẹ̀ lèmi ọmọ yàbúrò ìyẹn rẹ̀ mọ̀ aṣẹ́jú mọ̀ fi ń kí gbogbo àwọn ọmọ ẹ̀ka àrọ̀ ẹ̀jíre jákè ìjálẹ̀ gbogbo ilẹ̀ àgbáyé pátápátá pé a kú jíjíre ọkọ̀ ìjọba ònísà ẹni kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ àdélé bàrẹ̀ àrìnàkórè àtàjèrè fún gbogbo àwọn ọlọ́jà ní ọjọ́ ìtẹ̀ní ọjọ́ ìní tí ń sọjọ́bọ̀ ojúmọ́ kẹrìnléní ogún oṣù kẹsàn-án ọdún ta mọ̀ sí oṣù ọ̀wẹ̀wẹ̀ ọdún ẹgbà ó lé mẹ́rìndínní ọgbọ̀n mọ́ kí pé ẹ kú déédéé wò yìí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn la ó sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ilé láta mọ̀ sí fraternité tó bá ṣe àlàyé lórí ìhà àríyá sí ìlà oòrùn ní ìpínlẹ̀ Borgu èyí ti ń ṣe ẹran sísìn pẹ̀lú ìtẹ̀síwájú lọ ní ìlú Niamé tó jẹ́ ohun tí àwọn wọ̀nyí ti ń béèrè ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ gíga ilẹ̀ àwa aláwọ̀ dúdú lọ ní ilẹ̀ Faransé ohun tí wọ́n ń bá níbẹ̀ ti ń yàtọ̀ sí ohun tí wọ́n ń bá lọ ìwé ìròyìn ta mọ̀ sí Le Matinal òun náà wá ṣàlàyé lórí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn olórí ńlá ti ilẹ̀ Arab èyí jẹ́ ìpasẹ̀ titun kan fún ìdàgbàsókè tí a ti là sílẹ̀ ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ètò òṣèlú omi ìbísọ̀ pàtàkì titun kan ti ilẹ̀ àgbáyé bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn ta mọ̀ sí La Boussole òun ṣàlàyé lórí àwọn ọmọ ogun pẹ̀lú ètò ìdábòbò jọgbénú ti ń pe gbogbo àwọn wọ̀nyí sí bí àkíyèsí kí wọ́n máa bá a lọ́wọ́ nínú ohunkóhun kí wọ́n wà ní ìtẹ̀síwájú fún ìdábòbò àwọn ará ìlú ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ìdarapọ̀ lórí èyí tí ń ṣe àwọn owó orí ní ilẹ̀ àwa aláwọ̀ dúdú ti ìwọ̀ oòrùn ilẹ̀ Benin ti gba orí ní ìpàdé àwọn tamọ̀ sí WATAF ìwé ìròyìn tamọ̀ sí La Nation òun náà wá ṣe àlàyé lórí ìpàdé àwọn aṣòfin fún ètò ìbùná owó tí yóò sílẹ̀kùn ní ojúmọ́ kọkàndínní ogún oṣù kẹwàá ọdún ta wà yìí gbogbo ẹ̀yin olùgbọ́mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wa ní etí pẹ̀lú ìwé ìròyìn ìtamọ̀ sílẹ̀ Cadre Vérité tó wá ṣe àlàyé lọ ní ìlú Àlàdà ńṣekú ọ̀kan láàrin àwọn òṣèlú ìgbà àtijọ́ kan ti ilé ajẹ́lẹ̀ ajá kan tí ó ń yìgbó káàkiri ti bù ú jẹ nínú ilé rẹ̀ wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tó wa ní etí pẹ̀lú ọmọ yìí ọ̀wọ́n jùlọ ta mọ̀ sí Michel Dosunmu Aremu ọmọ aṣẹ́jú mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ àárín ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlàáfíà.

dọ balẹ̀ lèmi ọmọ yàbúrò ìyẹn rẹ̀ mọ̀ wá síjú mọ̀ fi ń kí gbogbo àwọn ọmọ ẹ káàárọ̀ ẹ jíire jákè ìjálẹ̀ gbogbo ilẹ̀ àgbáyé pátápátá pé a kú jíjíire ọkọ ìjọba òní sá ẹni kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ àdélé bàárẹ̀ àrìnàkore àtàjèrè fún gbogbo àwọn ọlọ́jà ní ọjọ́ ìtẹ̀ní ọjọ́ ìní ti ń sọjọ́ bọ̀ ojúmọ́ kẹrìnléní ogún oṣù kẹsàn-án ọdún ta mọ̀ sí oṣù ọ̀wẹ̀wẹ̀ ọdún ẹgbà ó lé mẹ́rìndínní ọgbọ̀n mọ́ kí pé ẹ kú dédé wo yìí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn la ó sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ilé láta mọ̀ sí fraternité tó bá ṣe àlàyé lórí ìhà àríyá sí ìlà oòrùn ní ìpínlẹ̀ Borgu èyí ti ń ṣe ẹran sísìn pẹ̀lú ìtẹ̀síwájú lọ ní ìlú Niamey tó jẹ́ ohun tí àwọn wọ̀nyí ti ń béèrè ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí àwọn ọmọ ojúlé ẹ̀kọ́ gíga ilẹ̀ àwa aláwọ̀ dúdú lọ ní ilẹ̀ Faransé ohun tí wọ́n ń bá níbẹ̀ ti ń yàtọ̀ sí ohun tí wọ́n ń bá lọ ìwé ìròyìn ta mọ̀ sí Le Matinal òun náà wá ṣàlàyé lórí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn olórí ńlá ti ilẹ̀ Arab èyí jẹ́ ìpasẹ̀ titun kan fún ìdàgbàsókè tí a ti là sílẹ̀ ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí ètò òṣèlú omi ibisọ̀ pàtàkì titun kan ti ilẹ̀ àgbáyé bí a bá sì wá lọ lórí ìwé ìròyìn ta mọ̀ sí La Boussole òun ṣàlàyé lórí àwọn ọmọ ogun pẹ̀lú ètò ìdábòbò jọgbénú ti ń pe gbogbo àwọn wọ̀nyí sí bí àkíyèsí kí wọ́n má ba lọ́wọ́ nínú ohunkóhun kí wọ́n wà ní ìtẹ̀síwájú fún ìdábòbò àwọn ará ìlú ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ìdarapọ̀ lórí èyí ti ń ṣe àwọn owó orí ní ilẹ̀ àwa aláwọ̀ dúdú ti ìwọ̀ oòrùn ilẹ̀ Benin ti gba orí ní ìpàdé àwọn tamọ̀ sí WATAF ìwé ìròyìn tamọ̀ sí La Nation òun náà wá ṣe àlàyé lórí ìpàdé àwọn aṣòfin fún ètò ìbùná owó tí yóò sílẹ̀kùn ní ojúmọ́ kọkàndínní ogún oṣù kẹwàá ọdún ta wà yìí gbogbo ẹ̀yin olùgbọ́mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ni mo láti fi tó wa ní etí pẹ̀lú ìwé ìròyìn ìtamọ̀ sílẹ̀ Cadre Vérité tó wá ṣe àlàyé lọ ní ìlú Àlàdà ńṣekú ọ̀kan láàrin àwọn òṣèlú ìgbà àtijọ́ kan ti ilé ajẹ́lẹ̀ ajá kan tí ó ń yìgbó káàkiri ti bù ú jẹ nínú ilé rẹ̀ wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo láǹfààní láti fi tó wa ní etí pẹ̀lú ọmọ yìí ọ̀wọ́n jùlọ ta mọ̀ sí Michel Dosunmu Aremu ọmọ Asenju mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ àárín ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú ìgbéga àti àlá.

gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń wá lórí tò ní ọjọ́ ìtì ní ọjọ́ ìní tí ń sọjọ́ bọ̀ ojúmọ́ kẹrìnléní ogún oṣù kẹsàn-án ọdún tá a mọ̀ sí oṣù ọ̀wẹ̀wẹ̀ ọdún ẹgbàá ò lé mẹ́rìndínlọ́gbọ̀n mú kí n pé ẹkú déédéé wò yìí ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ní aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́rìnlá ní ojúlẹ́sẹ̀ wa ọmọ yín àbúrò yìí tá a mọ orúkọ rẹ̀ sí michelle dosunmu ní orúkọ mi arákùnrin wa tí a mọ̀ sí agbálaka castro àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn èrò mi ló kan ìtìmọ̀ láǹfààní láti fi tó wa ní etí ní ẹ̀sán ọjọ́ ìní ni àwọn wọ̀nyí jẹ́ ìjàm̀bá ọkọ̀ orí títì kan ṣẹlẹ̀ ní jíjà fìlọ níbọ̀ ikàn tí ọ̀pọ̀ láàrin wọn ni wọ́n fi jẹ́ olúwa ní pé a ó ṣe àlàyé díẹ̀ nípa rẹ̀ ọ̀dọ́kọrin kan tí iná mọ̀nàmọ́ná ti kú pa ní àdúgbò gàlọ́hún láti ọjọ́ ìṣẹ́gun tó kọjá a ó ṣe àlàyé bó ṣe lọ́gbà bákan náà ni ǹjẹ́ ìjọba orílẹ̀-èdè wa rògbìn àdàwàdà yìí fẹ́ fi àwọn ìjókòó ìdàgbàsókè titun gúnlẹ̀ ní orílẹ̀-èdè wa ní gbogbo àwọn gbẹ́gbẹ́lẹ̀ a ó ṣe àlàyé bákan náà lórí ohun yìí ìjọba orílẹ̀-èdè benin wọ́n ṣe àtúnṣe lórí ìgbésẹ̀ àwọn owó orí sísan ní àwọn ilé owó orí ẹni tí ń ṣe ọ̀gá àgbà ní ìlú parakumbi ṣe àlàyé lómi lókan tí a rí láti fi tó wa ní etí wọ́n ní àwọn ìlànà tí a fẹ́ lọ nípa rẹ̀ ẹ bá wa lọ ó ti yá o. wọ́n kí n lẹ́kàn sí pé ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ sì ń rí ẹ̀sìn kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn ti àsán ọjọ́ ìní bí mo ṣe wí àní ní ọjọ́ àná ti ń ṣe ọjọ́rú ní ìrọ̀lẹ́ ni àwọn márùn kan wọ́n wà ní wọ́n gbé àwọn ní orí ẹ́ńjìnì tí wọ́n kò ní bọ̀ọ́kàn wọ́n lọ ní jíjà jẹ́ ibi tí wọ́n wà lórí ẹ́ńjìnì ní ìrọ̀lẹ́ wọ́n ní ẹ̀pọ̀ òbóró tọ́ pé kí wọ́n lọ lọ́tún kí wọ́n lọ lọ́sìn ọwọ́ wọn wá tàsí tí wọ́n wá kọlu ọkọ̀ ńlá kan ọkọ̀ yìí ti lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn márùn-ún náà wọ́n jẹ́ olúwa ni pé ni wọ́n sáré pé àwọn ọlọ́pàá tí wọ́n débẹ̀ àti wọ́n débẹ̀ jẹ́ wọ́n ṣe àṣàrò lórí àwọn òkú márùn-ún yìí tó ṣe pé wọ́n láti gbé ilé àwọn òbí ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ láti jẹ́ kí wọ́n lọ fi sí ipò ìkẹyìn eléyìí wáyé ní ọjọ́ àná tí ń ṣe ọjọ́rú jẹ́ ti ní gbẹ́gbẹ́lẹ̀ jíjà lọ́hùn fìlọ ní bọ̀ọ́kàn ni èyí ṣẹlẹ̀ tí àwọn márùn-ún fi jẹ́ olúwa nípè nípa ìfarapa orí títì yìí nínú ìtẹ̀síwájú wa àní ìjọba orílẹ̀-èdè wa ní pàtàkì ti aláṣẹ ìjọba àbí tí ń ṣe ẹni tí ń ṣe olórí orílẹ̀-èdè wa rògbìn àdàwàdà yìí wọ́n gbé àtúnṣe tuntun mìíràn wá fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí jẹ́ gẹ́gẹ́ bí àwọn ohun tí a rí gbọ́ ní ọjọ́ àná tí ń ṣe ojúmọ́ kẹtàléní ogún oṣù ọ̀wẹ̀wẹ̀ tá a wà yìí ni wọ́n pe gbogbo àwọn tó ṣe pé wọ́n ń ṣe àwọn gómìnà bíi méjìlá pẹ̀lú àwọn tí wọ́n ṣe olùdarí ajẹ́lẹ̀ bíi mẹ́tàdínní ọgọ́rin lọ ní ààfin ilé ọba tá a mọ̀ sí marina tí wọ́n lọ ṣe ìpàdé ìforíkorí kan pẹ̀lú àwọn aládé lórí jẹ́ nínú ìpàdé yìí náà ni wọ́n ṣe lálàyé fún wọn pé ó yẹ kí ìdàgbàsókè bá lè bẹ̀rẹ̀ ní àwọn abúlé wa nínú ohun tí a ti ń ṣe jẹ́ kí gbogbo rẹ̀ kó pààrọ̀ jẹ́ nínú àwọn àlàyé tí ẹni wa wọ́n jùlọ tí

0: mọ̀ sí ẹni wa tí a mọ̀ sí javé yahudéwu pẹ̀lú ààrẹ ọlọ́dẹ wa romi adiwada yìí òun ni pé ó ń ṣe lálàyé fún wọn ní àsìkò yìí pé gbogbo àwọn tí a pè síbi ìpàdé yìí tí wọ́n gbọ́ jẹ́ ọjẹ́ ọyẹ kí ẹnikálòkù wọn kọ́ mọ̀ dájú pé ohun kan ti pààrọ̀ nínú ìgbésẹ̀ wa ní ọlọ́dẹ wa àti ní gbẹ́gbẹ́lẹ̀ ibi tí a ń gbé darí kí a mọ̀ dájú pé àwọn ohun tí a ti ń ṣe nígbà àtijọ́ ohun tó jẹ́ àwọn tó lòdì tí ó ń fa ìdàgbàsókè sẹ́yìn ọyẹ kí a bẹnu àtẹ́ lù ú ṣùgbọ́n ààrẹ ọlọ́dẹ wa ń ṣe lálàyé ní àsìkò yìí pé bí wọ́n bá padà lọ ní àyè wọn kì í ṣe pé kí wọ́n lọ ṣe pẹ̀lú ipá ìyẹn ni kí wọ́n ṣe pẹ̀lú pẹ̀lẹ́tù kì í ṣe pẹ̀lú ipá ṣùgbọ́n wọ́n ṣe pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n fi ṣe títí ó fi dọ́gba ǹjẹ́ ní àwọn àsìkò yìí àwọn ibùdó bíi mẹ́fà ni wọ́n pèsè sílẹ̀ láti jẹ́ kí wọ́n fi gúnlẹ̀ ní gbogbo ọlọ́ọ̀bẹ ní lápapọ̀ fún ìdàgbàsókè ìlọ́dẹ wa ǹjẹ́ nínú àwọn àlàyé náà ni ẹni wà mọ́ àrí dókítà wa ẹ̀mí kọ́kú dáde yán tí ó ń ṣe ó ṣàlàyé díẹ̀ nípa rẹ̀ àyẹ̀wò gbogbo ohun yìí níṣẹ́ lálàyé fún àsìkò yìí pé nítòótọ́ ohun dáadáa ni ṣùgbọ́n ohun tó jẹ́ ìpalára rẹ̀ ni pé kì í ṣe pé kí a ṣe ìgbìmọ̀ nìkan ṣùgbọ́n kí ìgbìmọ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n fi sílẹ̀ fún ìdàgbàsókè yìí fún àwọn ibùdó mẹ́fẹ̀fà yìí ó yẹ kí wọ́n ṣiṣẹ́ fún ìdàgbàsókè àwọn gbẹ́gbẹ́lẹ̀ kí wọ́n ṣiṣẹ́ rere kí wọ́n má bàa jẹ́ ẹrù ńlá fún àwọn gbẹ́gbẹ́lẹ̀ kí wọ́n má jẹ́ ìkọ̀sẹ̀ fún àwọn gbẹ́gbẹ́lẹ̀ ṣùgbọ́n kí wọ́n ṣiṣẹ́ fún ìdàgbàsókè àwọn gbẹ́gbẹ́lẹ̀ kọ̀ọ̀kan kí eléyìí kí a lè rí èrè rẹ̀ jẹ pàápàá jùlọ ó yẹ kí a dá àwọn iléeṣẹ́ ńlá sílẹ̀ àwọn iléeṣẹ́ ńlá tí àwọn ọ̀dọ́ gbọdọ̀ máa ṣiṣẹ́ nínú rẹ̀ pàápàá jùlọ èyí tí ń ṣe àwọn ilé ìfowópamọ́ ibi tí a lè máa yá àwọn obìnrin ní owó kí wọ́n máa fi ṣe àwọn òwò tó yẹ gbogbo ohun wọ̀nyí ló yẹ kí àwọn ibùdó mẹ́fà yìí kí wọ́n mẹ́rùbà kí wọ́n ṣiṣẹ́ fún kí a lè ní ìdàgbàsókè gẹ́gẹ́ bí ó ṣe tọ́ ní àwọn gbẹ́gbẹ́lẹ̀ torí pé aláti fara wa mọ́ra àwọn tí wọ́n ṣe àwọn olùdarí àwọn gómìnà ni pẹ̀lú àwọn ajẹ́lẹ̀ ni àwa ará ìlú lọ́dẹ̀dẹ̀ a gbọ́dọ̀ fara wa mọ́ra fún ìdàgbàsókè yìí tó jẹ́ ohun ẹ̀dùn ọkàn èyí tó mú wọn ṣe ìpàdé ní ọjọ́ àná ní ààfin ọba ní ìtamọ̀ sí marina tí aláti fi tó wà ní etí ó dà nínú ìtẹ̀síwájú wa jẹ́ ọ̀dọ́kùnrin kan ní ìjẹta tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ní àdúgbò ga ní ìpínlẹ̀ kẹta tìlú paraku ni ohun ìjàm̀bá yìí wáyé kí ni ohun tó ṣẹlẹ̀ jẹ́ ọ̀dọ́kùnrin yìí tó jẹ́ ọmọ ojúlé ẹ̀kọ́ jẹ́ wọn ní mọ̀ọ́lù nínú ilé wọn òun náà ló máa ń bóúnjẹ fún mọ̀ọ́lù yìí tó ń fún un ní omi mọ́ ǹjẹ́ wọn ní gẹ́gẹ́ bí ohun tá a rí gbọ́ láti ẹnu ẹni tí ń ṣe aláṣẹ àdúgbò yìí arákùnrin Abdel Aziz Muhammad Sabi ó ní ọ̀dọ́kùnrin yìí òun ló máa ń fún mọ̀ọ́lù yìí lómi gẹ́gẹ́ bí ohun tí wọ́n rí gbọ́ ǹjẹ́ nígbà tí wọ́n fẹ́ fún un lómi wọ́n dìde orí rẹ̀ kan agolo tí wọ́n fi kan lé kùn yẹn iná mọ̀nàmọ́ná tí ẹnìkan ti fa okùn rẹ̀ ilé yẹn ti bàjẹ́ nígbà kan rí tí wọ́n ká dáadáa tí pánù ìkànlé yìí ń bẹ nínú orí rẹ̀ tó jẹ́ pé okùn yẹn kan pánù ìkànlé yìí lẹ́yìn ìgbà tí ọ̀dọ́ yìí bá gbé orí sókè láti gbé omi fún mọ̀ọ́lù yìí orí ẹ̀ wá kan pánù ìkànlé yìí tí ó wá kígbe jẹ́ ọ̀nà mu lọ́wọ́ dá omi yẹn dànù jẹ́ nígbà náà ni ó bá mú mọ̀ọ́lù náà wọ́n jẹ́ àwọn méjèèjì tí mọ̀ọ́lù náà bẹ̀ sí ké ìgbé mọ̀ọ́lù náà ni wọ́n gbọ́ nínú abúlé ni wọ́n sáré dé ìgbà tí wọ́n sáré dé wọ́n bá ọ̀dọ́kùnrin nínú ilẹ̀ pẹ̀lú abọ́ torí ó ti fún omi yẹn kata àwọn tí wọ́n ń ṣe àwọn òbí rẹ̀ wọ́n wá gbé lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n tó gbé lọ ní ojúléwòsàn ọmọ ìwà dákẹ́ jẹ́ ohun tí ariwo látẹnu ẹni tí ń ṣe aláṣẹ àdúgbò gàálọ́hún Abdel Aziz Muhammad Sabi ṣùgbọ́n ó fún wọn ní ẹ̀kọ́ pé kí a ṣọ́ra lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun kí a má ba gbogbo àwọn tí a ń ṣe yìí kí a máa fi àkíyèsí ṣe bọ́ bá ṣe pé ilé yẹn tó yẹ pé wọ́n ń gbó yẹn jẹ́ wọ́n bá ti máa tún ṣe kàárí bẹ́ẹ̀ tó a mọ̀ pé ohun tí ó ti wáyé ni ó sì ń ṣe lálàyé pé gbogbo ohun tí olúwa ṣe fún wa jẹ́ ojúwèé ló máa jẹ́ ó máa ń jẹ́ ẹ̀kọ́ fún wa ni gbogbo ohun tí ó máa ṣẹlẹ̀ ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan ìjọ yẹ kí a máa ṣe àkíyèsí sí ọ̀pọ̀lọpọ̀ ohun kí a ṣọ́ra sí àwọn iná àbí àwọn tí a máa ń lò nínú ilé kí a ṣe ìtọ́jú rẹ̀ kí a má bàa bọ́ sínú ohun tí kò yẹ yìí ló jẹ́ ohun tí a rí gbọ́ látẹnu ẹnu àwọn jùlọ tí ń ṣe Abdel Aziz Muhammad Sabi tó jẹ́ aláṣẹ àdúgbò Gàálọ́hún tí ó ṣàlàyé fún wa nípa ikú ọ̀dọ́kùnrin tí iná mọ̀nàmọ́ná pa ní ọjọ́ ìṣẹ́gun tó kọjá nínú ìtẹ̀síwájú àti láti fi parí àwọn ìròyìn tí a san ọjọ́ ìní jẹ́ bí ẹ bá jẹ́ ọ̀kan gbogbo àwa tá ń san owó orí tamọ̀ sí ẹ̀ ń pò ìrọ̀rùn wa ti padà bọ̀ tí ìjọba ṣe ironun o fi ironun nu sisan owo yi ba je awon owo le abi be be lo eni wa won bi lo ta mo si jimi ojo lo je oludade ojule ise yi to salaye fun wa pe lati odun 2016 ni atin se eto igbalode lori ero igbalode ti won tin sawo ni ilu parakumbis gbo ile ti wa o ti pe ni awon ilu nla lati oledo ibine ṣugbọn wa gbe wa je eleyi o mu je ki a lo to ki a tun san owo iyen yo tun yo di kun bo yo di kun gidigidi ki a ma ba ara yi lati lo san yo di kun pe bi o ba ti ni ero ninu ile re imusowo ti a n pe ni portal ero ti imusowo ti a musoro yi ti o ba ti ni elo ninu re o le ti pa re lati fi san owo ni ile owo ori abi to je pe o ba ni owo ifowopamọ lati owo banki yen je o le tun san owo na o se to ati bi o se ye abi bi kibi ti o gbe wa yin ja si pe irorun de fun gbogbo awon ti won le ma ni anfa lati lo san owo ti won raya bi to je pe won ma n to lati lo san owo yi lati le yin abi lati bi seyin e le san owo na bo se to ati bi o se lori ero igbalode lo je ohun tari gbo latenu eni wa won bi lo ta mo si jimi ojo ti won fi to wa ni eti ni asan ojo ini ibi ni a o mu awon ribi to jo ti ni gbole mo kin pe eku asiko wa je mo se alaye lori ijamba oko kan to waye ni jija lo ni boycon ti awon odo bi marun ni won fi je oluwa ni pe mo wa soro lori odo okorin kan ni adugbo galon ni ijeta ti ina mana mana o pa ninu ile won lohun je mo tun se alaye lori ipade ti ijoba olode bene si ni ojo ana pelu awon alase begbele pelu awon gomina lati juro lori idagbasoke begbele wa ti won lati fi awon ibudo bi mefa gunle fun idagbasoke olode mene lapapo awa si alaye bakana lori owo ori sisan ti won so di rorun fun eni kokan wa te le ma san ni jijin ki a need pe ki a debet ki a so so wo yi afi to ani ti lo je iroyin ti a lati fi to ani ti ni ojo eteni je mo kin pe ku asiko wa omo yin aburoyin ta mo si Michel Dusumu ni oruko mi arakori wa ta mo si Castro Agbaka awon ni won be ni ori ero fun wa ipade wa ninu ayo ni ale ni ago mesan koja iseju medogun fun eto awotutoro mo dagbere fun wa pe o di gbadi e
1: l'émotion plus intense
2: la fréquence d'une vie
3: Fraternité FM.

0: mọ mẹ fi.
1: Nsakun amẹra kọ́kọ́ kó sí tó a pẹ́ kó nù.
0: Amọ̀dìyàn yìí.
1: Asogun máa wẹ́lẹ́ dọ́gẹ́ nsàtìwẹ̀ gbọ́ wẹ́lẹ́.

nínú ẹ má bínú sí wa torí pé a ní ìkéde kékeré kan tí a fẹ́ fi tó wa ní etí ìkéde yìí tó jẹ́ ti àwọn tí wọ́n ń gbàṣà wa lárugẹ àwọn aláṣà ìbáláyé jẹ́ ti èyí tà mọ̀ sí àjàvòdún ti dàùmẹ̀ agbájọ yìí tí àjọ yìí ń ṣe ìpàdé benin jẹ́ wọ́n ní ìgbìmọ̀ tí wọ́n fi lélẹ̀ ní ojúmọ́ kọkànlá oṣù kejì ọdún 2023 tí a wà nílùú bọ̀ọ́ìkan wọ́n ní àwọn ń pe gbogbo ẹ̀yìn tó jẹ́ pé ẹ ti ń ṣe iṣẹ́ nípa àṣà ìbílẹ̀ àwọn tí wọ́n ní àwọn agbára nípa àwọn egbò igi láti fi gba àwọn èèyàn là àbí àwọn ewé tí ẹ ń lò jẹ́ wọ́n ní wọ́n ń pè síbi ìpàdé ńlá kan tó láti wáyé nílùú parakúmbí gbogbo àwọn gbẹ́gbẹ́lẹ̀ tí wọ́n wà ní ìpínlẹ̀ borgu alibori donga àbí atakora láìsí gbogbo àwọn irúrú èdè ni kò sí ìyàtọ̀ nínú rẹ̀ gbogbo àwọn irúrú èdè ni a ti ń pè síbi ìpàdé yìí tí ẹ ti jẹ́ àwọn aláṣà ìbílẹ̀ àwọn ẹlẹ́sìn ìbáláyé ẹ̀yin tí ẹ ń jáwé tí ẹ ń já igbó láti fi gbé èèyàn ní àlàáfíà jẹun láwọn ń pè yín síbi ìpàdé yìí nílùú parakúmbí torí ọ̀pọ̀ láàrin àwọn oṣogùn èké ni wọ́n ń bẹ àwọn tí wọ́n ń lo ẹ̀jẹ̀ àwọn ọmọ ènìyàn láti fi ṣe ìṣekúṣe àbí àwọn tí wọ́n ti màjíkì àbí bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé láti bẹnu àtẹ́lu eléyìí torí èyí ọ̀yẹ́ kẹ́ kó sàwùjọ àwọn tí wọ́n ń ṣe àwọn ẹgbẹ́ yẹn tí a mọ̀ sí ìpàdé benin kí wọ́n lè dá yín mọ̀ ẹgbẹ́ yìí ìjọba sì mọ̀ wọ́n jẹ́ tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́ ní abẹ́ ìjọba ni ìgbìmọ̀ tí a fẹ́ fi lélẹ̀ nílùú paraku wọn ni yóò wà ní abẹ́ èyí tí ń ṣe ti èyí tí wọ́n fi lélẹ̀ ní gbogbo ilẹ̀ benin lápapọ̀ tí ó ṣiṣẹ́ ní abẹ́ rẹ̀ bí ẹ bá fẹ́ kó sínú ẹgbẹ́ náà wọn ni àwọn ìwé tí ẹ lè mú dání náà ni ìwé ìbí yín tí a mọ̀ sí ṣùṣùmọ̀ sécurisé ǹjẹ́ èyí tí a mọ̀ sí àwòrán ìwé yẹn tí a mọ̀ sí cip èyí tá ń pè ní cadet judiciaire tó wà ní ìlànà tó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú fọ́tò yín méje tí iwájú rẹ̀ funfun náà ni ẹgbẹ́dùn kó gbogbo àwọn ìwé náà wá láti fi jẹ́ kí ẹ fi bọ́ sínú ẹgbẹ́ yìí wọ́n ní lẹ́yìn ìgbà tí ẹ ṣe ìpàdé yìí tán gẹ́gẹ́ bí ẹni tí ó bèrè tó kú ó kópa nínú ìpàdé náà aláti fún yín ní káàdì kan tí ó fi hàn pé ẹ wà ẹ ti bọ́ sínú ẹgbẹ́ yìí bí ẹ bá ní àwọn ìbéèrè kan wọ́n ní lórí àwọn ìpè ẹ lè pè wọ́n àbí whatsapp ẹ pè yìí tí a mọ̀ sí 01 97 75 95 àbí kí ẹ pé 01 96 66 22 11 ẹ tún lè pe èyí tí a mọ̀ sí 01 64 51 27 81 ẹgbẹ́ èyí tí a mọ̀ sí ìpàdé benin ó jẹ́ ẹgbẹ́ kan tí ó ń gbé àṣà ìbílẹ̀ lárugẹ fún ìlọsíwájú ọlọ́dẹ wa àti gbogbo àwọn ọmọ ọlọ́dẹ jẹ́ náà ní àti fi tó wa ní etí olórin wa a ó máa tẹ̀síwájú ní olórin ní àsìkò yìí.

0: wẹ́ pé ọ̀lẹ́ orí láti múra sí iṣẹ́ nítorí pé iṣẹ́ ni ogun ẹ̀ṣẹ́ ọ̀rí ọjọ́ mùsùlùkọ́ àwọn tẹ̀sán bàbá tó ń ṣe tìjà ní máṣírí dé bí tó à ń jẹ́ ní àkókò ìwọ̀n náà fẹ́ gbogbo àwọn tó yẹ pé wọ́n dúró ti àwọn tí wọ́n ké àwọn ránṣẹ́ àwọn tó yẹ pé wọ́n gbàdúrà ránṣẹ́ ní àkókò àdúrà ọjọ́ ke ogójì ọjọ́ ti bàbá ti àwọn bàbá yẹsùfù tìjà ní tí a lẹ́pẹ́ ní nkúráàbọ̀ ǹjẹ́ ní àdúgbò títúrú mẹ́wọ̀n láwọn kí ó báwo la ṣe lè dọ́pẹ́ fún yín kò sí ọ̀nà àbí kò ṣe wí kí a kí wọn láwọn kí yín láti bàbá rẹ̀ láti lukú tọrun fi lọ ní màràbí lọ́hùn-ún àbí ní ìka ìwọ̀ oru fi lọ ní ìlà rẹ̀ gbogbo rẹ̀ ní gbogbo àwọn tí wọ́n ti bẹ̀ láti wá wọn láwọn kí lọ́rọ́kọ̀ ọ̀jọ̀kọ̀ ẹ̀pẹ́ ẹkú náwó ẹ̀kú bọ́ lọ́hùn ṣe fẹ́ o olùwà àbùkù yín ayọ̀ ló jẹ́ ti ní ẹ̀kú bẹ́ẹ̀ ló ń fi àpẹ́ láti kí gbogbo àwọn àbúrò ti àwọn fún gbogbo ìṣọ̀kan pé tí wọ́n ní láti fi jẹ́ kí ìnáwó yìí kí ó wáyé nínú ayọ̀ àti àlàáfíà láìsí ìdààmú jẹ́ lágbára tí olúwa lẹ́yìn bàbá wa ikú òjì kò ní débà ẹnìkọ̀ọ̀kan yóò gbogbo àwọn tí wọ́n débẹ̀ ni ayọ̀ ni ó jẹ́ ti ní olùwà àbùkù yín jẹ́ ẹ̀kú àsìkò ẹ̀kú ìnáwó ayọ̀ ní fúyó jẹ́ tìjà lọ́mọ́sódì dẹ́bì wọn ni kí
1: ọlọ́run ọba lókè lólóore tìjà nímájú ní àkín o a ó tẹ̀síwájú pẹ̀lú ohun tí wọ́n tọrọ àwọn àwòmí lókan ǹjẹ́ bàbá wọn bí lọ tí a mọ̀ sí Falaju Joseph lójúlẹsẹ ATM ni wọ́n gbé ń ta àwọn ọjà pẹ́pẹ́pẹ́ ní depo wọn lọ́wọ́ gba ojúlẹsẹ yìí láti fi kí gbogbo ẹ̀yìn ẹbí tara ìbátan àwọn tí ẹ ń rajà lọ́jọ́ tí àwọn akí gbogbo ẹyin pátápátá àtàjèrè fún yín ẹni tí ń ṣe ìyá kámárì àwọn láwọn kẹyìn ní ọjà dìpò lọ́hùn gbogbo àwọn tí wọ́n ń ti àwọn ọ̀tàjàtàjà ní àwọn kí ọlọ́run ọba lókè kọjá kí ẹ ta kí ẹ jẹ́ èrè èrè lọmọ ọlọ́jà ń jẹ wọn ní àwọn ọ̀dá ẹnìkan sí gbogbo àwọn ọ̀rẹ́ àwọn sì wá lọ láti kí ẹni tí ń ṣe ọba àwọn dàchà nílùú paraku ìrètò ní búndàdó lọ́hùn wọn ni ọlọ́run ọba lókè kọjá kí bàtà pẹ́lẹ́sẹ̀ kí adépẹ́ lórí kí àṣẹ pẹ́ lẹ́nu ọba àwọn ayaba kí wọn gbogbo àwọn amẹ̀wà bá la kí pátápátá láì dá ẹnìkan sí o ẹni wa àwọn ojúlọ ta mọ̀ sí Falaju Joseph lójúlẹsẹ ATM tìlú paraku àwọn onímọ̀ ojúlẹsẹ wa láti fi kí gbogbo yín pátápátá ọ mọ̀ tẹ̀síwájú.
0: adúpẹ́ bàbá tí wọ́n ṣe alphonse kadi àfíjì tí wọ́n jẹ́ fọ̀gánásà nílùú paraku níbí yìí wọ́n láwọn fẹ́ láti pàṣẹ ìwé tí àwọn kọ sí yín láti dúpẹ́ ní ọwọ́ ẹnì kọ̀ọ̀kan yín lọ́kọ̀ọ́rẹ́ lóbì lẹ́mẹdẹ́ àti ní àgbà gbogbo ẹ̀ tí ibikíbi tí ẹ ti wá gbogbo ẹ̀ tí ẹ sáré tí ẹ gbọ́ ẹ̀ tó jẹ́ pé náwó nára ẹ̀ tó jẹ́ pé gbàdúrà sí àwọn ní àkókò àwọn ayẹyẹ ọ̀pọ̀ ńlá èyí tí a ṣe ti ìyá àti àwọ̀ ìyáwá ìlàsà ìfàjẹyẹ pascaline jẹ́ ní ojúmọ́ karùn-ún oṣù kẹsàn-án ló ti ẹ̀ wá nílùú sàbẹ̀ wọn làwọn fẹ́ láti kí yín àwọn ọ̀nà àdúpẹ́ fún ẹ̀kú ìnáwó ẹ̀kọ́ ànáwọ́ sí àpàtì ohun búburú kò ní ṣẹlẹ̀ sí olùwàbùkù yìí lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀ tí ẹ pé àwọn ránṣẹ́ ẹ̀hún tí a rè rántí kí gbogbo ẹ̀ tí ẹ débẹ̀ ìbáṣe bàlìbá dìndín gbogbo àwọn oníṣẹ́ ọwọ́ wọn làwọn kí yóò lágbára tí olùwàbùkù yìí ayọ̀ ní fún yóò jẹ́ ohun búburú kò ní ṣẹlẹ̀ sí ẹ̀kọ́ kábàlú bàbá tó ń ṣe alphonse kadi àfíjì ní oníkíákí ní àkókò yìí
1: wọ́n ṣe ọ̀dà ǹjẹ́ bàbá wa wọ́n jùlọ tí a mọ̀ sí isa diara wọn ni wọ́n jẹ́ káfíńtà tí wọ́n ṣiṣẹ́ ní àdúgbò kan lágbẹ́ lọ́hùn-ún wọn láwọn fásikò yìí láti fi kí gbogbo àwọn ìdílé diara pátápátá ìyá ẹ ti àwọn ọlọ́mọ yín wọn láwọn kí wọn ọ̀dà nìkan sí ó gbogbo àwọn àgbà gbogbo ni àwọn kí bàbá wa alhaji agana musa kí wọn ìfẹ́wùmí bàbá wa àfíjì dádàrí akari bàbá wa balẹ̀ raimi bàbá wa tí a mọ̀ sí yao firime akí gbogbo yín gbogbo àwọn ìdílé balógun ìdílé towozi wọn ọ̀dà nìkan sí ẹni wa wọn gbìlọ tí a mọ̀ sí sadiara tí wọ́n ṣe káfíńtà ní àdúgbò kalagbẹ́lọ́hùn ni wọ́n tọrọ àwọ yìí.
0: adúpẹ́ bọ̀ àti wọ́n ṣe ìnùsàn bí àwọ àwọn àpapọ̀ àwọn fẹ́ láti dúpẹ́ pàtàkì fún ìyá àti àwọn ìyá àti òbí àwọn ni àfùdá felicia nakin yàwá pé ẹ ó pẹ fún alọjọ tí wọn bẹ ní ẹbà ọjà rosecrow nílùú paraku nìyẹn láìpẹ gbogbo àwọn àbúrò lọkọrin lóbìnrin orin kẹrin kọkan yóò lọrọ sì kí ìdílé alẹ pàtàkì alẹ samuel ìyàwó pẹlú àwọn ọmọ ní gàgbébú lọhùnún
1: kí ọlọrun àbí
0: kí ọlọrun kí ọdábòbò wọn lẹpọlọpọ ó lọ sì gbàgbé ìdílé sani saka ti sinà ọlọrun pàtàkì sani saka rafiatu ìmọ báwo ni wọn ṣe jẹ pẹlú arábìnrin yìí àwọn àbúrò ẹlọkọrin lóbìnrin bẹẹ ni ọmọ rẹ ǹjẹ bàbá wa àwọn ní sinà ọlọrun báyà ẹ máa jẹ ẹja ní àsìkò náà nìyẹn ó lọ sì kí ìdílé àfíjì pàtàkì àfíjì alphonse pẹlú ìyàwó àti àwọn ọmọ kí ọlọrun kí ó gbé ìyá wa sí afẹ́fẹ́ rere bẹ́ẹ̀ sì ni kí ló wá bùkún ẹnì kọ̀ọ̀kan yóò ló ń sin kí ìdílé àjàgbá pàtàkì bàbá àjàgbá michel ìyàwó pẹ̀lú ọmọ akínyìn láti ọ̀dọ̀ ẹ̀rọ tí ń ṣe innocent bíyàwó jẹ́ àdúpẹ́ fún yàrá
1: kọ́ bẹ́ẹ̀ni jẹ́ gẹ́gẹ́ bí bàbá wa innocent bíyàwó ṣe ń ṣe wọ́n dàbí pé wọ́n ti rántí ọyàn láti mọ́mọ́ lọ́dọ̀ ìyá ya lom olomo yin
0: eh leyin ya o peru ko rabe kan be mo be nisina wo se e mo be eh mo tori e mo be
1: oh why a le gugu on gugu ko la so lori ate eh wo ya won to ah ka sa pa le be mu
0: abi
1: tori pe ka ma ba se awon to awon ti won so wa
0: abi
1: eh tori pe bi o ka ba fe de awon ton gba la koko
0: o da
1: ton koko gba ki won to de won Ola ese mo da wa no san adupe fun okunte ki awon iya yi pelu iya to iya omo olomo yin
0: be ni
1: awon ti yawo si laye mo ibikibi ti mo gba olodumare ko yo no si won awon baba na bi aba ni ki a se fun iya ki a se fun baba o je pataki awon ni oko ti won tu wa ni aye bi o ba se baba pelu iya bi pe asan lori asan ni adupe inu olori wa je ani fese laju die
0: mo pe ki baba wa majidi
1: Yesu
0: ni baba wa
1: salam aleikum ami ale salam
0: okan ninu awon to pe won se alati le yori pati eto yi olorun wa boku ye owo ni tanbe ni agbara ti oluwa olofi aku gbugbu awon ti won ti daruko awon mo ni gbugbu ibi ti e bi wa ni ojo ti ni igun elu para ko ko se na ti ya ba pe salam aleikum awon mo kekeke ko da omo ti o ti nbe nu mi na ko pati mo salam aleikum je ke olorun oruko yi a jere fun yo o gbugbu ni se le gbugbu awon ibi ti won feran ti yin olorun ko ni je ki o waye a ke pe layo ni o ma wa ni ojojumo la ko boku yo gbe daru
1: Beni salam aleikum akimo afasiku ya tun wa fi ki belo jafaru aso nla ko yan la
0: beni
1: awon yanu akimo anawa pataki pataki an bo lati je ki aki aso afasiku ki ya wa bi ivet won da seto ni gbogbo asiku olorun oba loke lolore lawun ti o do baba vincent nilu mono lohun baba emmanuel lapa oga won abi alaga won aparikonu
0: alaga ni
1: ki baba wa victim won gbe wa olaki o fun ni ayo aso afasiku ki baba ta mo si ogodo nja alaji aki gbogbo yin patapata omo na won tin gbo wa titi lope tola oko ya lata tola e da kun bi a ba se awon eto te pe wa wole awon daju pe bi ti e gbe wa yen ni asiko tola titi lope
0: e ti ri won
1: o tin dun lowo lo bayi
0: e ti ri won
1: mo tin jata nbe
0: oda
1: aki won aso wa fasiko ya fi ki baba wa won gilo te amo si ibe chef cité aki won pelu dile ni adugbo ganu lo ko ni won wa ni aki won ibi ti e gbe wa abo olorun ko mo ba ni kankan wa gbe oda lo ninu olorun asoki baba iko aji fun to da senu oko dudu oko pipa o ti ya olorin wa e fun senu fun wa ki atesi waju
2: ajaja firu baba ini mu do po to mu ajaja firu mu jawe an aki